ǹjẹ́ ẹ ti gbọ́? Àtúpalẹ̀ èdè òyìnbó sẹ́dẹ̀ Yorùbá nínú àwọn ìwé ìròyìn ojoojúmọ́ ilẹ̀ wa. Iléeṣẹ́ alára àgbà yìí dá 103.5 FM Radio 1 kò ilé gọ̀. Látàgọ̀ mẹ́fà ìdájí sí àgọ̀ méje àárọ̀ ni ní gbogbo ọjọ́ Mọ́ndé sí ọjọ́ Fúráìdè. Òwe tó dáńtọ́ nínú ìròyìn tó múnádóko. Ẹ̀fẹ̀ àwàdà tó dẹ̀yìn kò sọnù nínú ìròyìn jẹ́ ti gbọ́. Ní 103.5 FM Radio 1 lẹ́ti máa bá wa pàdé láàárọ̀. Èyàn ò ní polówó ẹ̀jà lórí ètò yìí kó mọ́ tá wàrà wàrà bí ọmọ ẹ̀ta títa 103.5 FM.

balẹ̀ àwọn ìwé ìròyìn láti èdè òyìnbó sí èdè yorùbá tó múnádóko ìlú mọ̀ọ́ká ni wá ilé toko lọ ti ń gbọ́ wa gbogbo ọjà tí ẹ bá polówó lórí ètò wa wàràwàrà ni ó tà nítorí ẹ tà ló kọ́kọ́ ń tà

0: tọ atu ku ojumo aku ojumo aku ojumo mo nibi gbogbo te tin lanfani ati mo gbo wa laaro yi kiki po ju ibe na lo mo lu abi ti bere atu ti de na nu pelu be ti mo wi pe ba go mefa ba tin lu lo mo ni kan go a je wi pe ka mo wonu iroyan lo lo mo ni ra baji gan ati lo mo ni regede fin ni atu ti wa kode laaro yi pelu bo ti se je wi pe a wonu iroyan lo tasi mo mo wa fun wa ni okokan ijiji lati nu awon iroyin iwe iroyin lorisirisi eleyi to je wi pe a ko wade laaro yi nje ti gbore ni kan ni radio 1 103.5 fm loni ti se ojo kejidinlogun osu karun odun 2026 oni lojo aje o lagbara lowo olohun oba mi edumare atemi ati yin alaje lapo a ni lowo a ni ni lorun la se ledua e kaaro lẹ́ẹ̀kan sí tewé tagba ní péjú wòlíì ìlítẹ̀rú tọmọ ní péjú egun labala àdúrà mọ́mi ọmọ balógun ńlọkọ mi.
1: Àwọn ó máa dúpẹ́ àwọn ó máa yàn ọ́ nítorí pé ọpẹ́ ló ń jẹ rẹ̀ àwọn oní orin wa ní ọpẹ́ ló ń jẹ rẹ̀ ọpẹ́ ló ń jẹ rẹ̀ o èyí jẹba èyí jẹfọkọ rẹ ọpẹ́ ló ń jẹ rẹ̀ àwọn ó máa dúpẹ́ a máa yàn ọ́ nítorí pé gbogbo orin ló ṣe fún wa gbogbo ọ̀nà ló sì já mọ̀ wípé ìwọ náà lọ́ba ti ń ṣe ohun gbogbo àṣìkan bí ọyẹ àṣìkan bí òjò àṣìkan bí ọ̀gìnì tá a dára bó ti ṣe òun sọ́mọ̀ ń bẹ pẹ̀lá kàìmọye àmì ilẹ̀ ń bẹ pẹ̀lá kàìmọye àmì tó fi ń jíwe wípé ọlọ́run náà lọ́ba kan ṣoṣo lánàá lónìí àti gbogbo ọjọ́ ayé gbogbo ẹ káàárọ̀ ẹ kó ojúmọ́ gba ìtẹ́ tí ń gbọ́ lé iṣẹ́ radio 1 103.5 fm níbẹ̀ náà la kalẹ̀ sí tá à ń dábí ẹ̀dùn tá à ń rọ̀ bí òwe ẹ àtúpalẹ̀ àwọn onúwe ìròyìn wa náà ni de seti gbọ́ yìí bẹ́ẹ̀ ti gbọ́ lápè Abdul Fatahi Abdul Gafar ló kọ́ mi ẹ já máa mú lọ́kọ̀ọ̀kan ìjèjì.
0: Tọ ó dá bọ́ba ti yá ó ti yá náà nù torí pé bí ṣe ò bá pẹ́ ni ẹnì kò tún gbọ́dọ̀ pẹ́ṣẹ́ ǹjẹ́ ti gbọ́ o ìmúròyìn àkọ́kọ́ eléyìí pẹ̀lú bí wọ́n ṣe fìdí ẹ̀ múlẹ̀ níbẹ̀ wípé àjọ eléyìí tó ń rí sí àwọn ohun jíjẹ àti àwọn ohun lílò pàápàá jùlọ ní ìpínlẹ̀ Èkó tí wọ́n pè ní Lagos State Government Lagos State Consumer Protection Agency LASCOPA won ni ajo yi won ti fi ikilo sita fun gbogbo olugbe be ati gbogbo awon ti o je omo ipinle Eko lati sora fun awon ata esa eleyi ja mo ra kaakaaki eyin won eneyi o dinwo dada to si je wipe opolopo ni an fe lati mo wa kaaki bi an ba doja papa julo ni ipinle Eko ati awon ìpínlẹ̀ míì àjọ LASCOPA wọn ti fi ìkìlọ̀ síta o tí wọ́n sì ti sọ wípé tọ̀ kí gbogbo wa pátápátá ká yàgò fún ata ẹ̀ṣà pàápàá jùlọ tòmátò eléyìí tó jẹ́ wípé ọba ti jẹrà tí gbogbo ẹ̀ ti ṣomi ṣùrùṣùrùṣùrù ẹni tí ó jẹ́ ọ̀gá àgbà àjọ LASCOPA ẹ̀yùn Afọlábí Ṣólebọ̀ náà ló fi ìkìlọ̀ síta o fún gbogbo olùgbé ìpínlẹ̀ Èkó wípé ṣe rí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ni òun náà ni wọ́n rò jùlẹ̀ báyìí tó jẹ́ wípé àìrójú náà ni wọn mọ wákàkì o wọn ni ẹ ra wọn àwọn tòmátò eléyìí tó jẹ wípé ó sì ṣe dáadáa lójú tó sì da púpọ̀ àníyà bẹ ibi ẹ̀ṣà bẹ náà láṣẹ kí n láàmọ lé káàkì nígbà àbádọ́jà tá a wò pé eléyìí pọ̀ dáadáa èyí tó jẹ wípé ó sì ṣe dáadáa lójú tó sì da púpọ̀ àníyà bẹ ibi ẹ̀ṣà bẹ náà láṣẹ kí n láàmọ lé káàkì nígbà àbádọ́jà tá a wò pé eléyìí pọ̀ dáadáa wọn ni àwọn nǹkan kan wà nínú ẹ tó jẹ wípé bí ata yìí bọba ti jẹrà báyìí àbí tó jẹ wípé ó ti fọ eléyìí tẹyin fẹràn láti mọ jẹun wọn ni wípé ìgbà náà gan ló jẹ wípé àwọn nǹkan kan yóò ti wà nù ẹ léyìí tó jẹ wípé ó lè ṣokùnfà ó lè ṣe ìpalára ìyún fún ìlera wa ìyún ní àtara àwọn tòmátò ẹ̀ṣà eléyìí tá a fẹràn láti mọ jẹun wọn ni wípé Ṣólebọ̀ ó fìdí ẹ múlẹ tó sì rọ gbogbo olùgbé ìpínlẹ̀ Èkó láti ṣe kíni láti kí gbogbo wa pátápátá ká yàgò fún àwọn tó lè ṣe ìpalára fún àgọ ara wa fún ìlera wa àti fún àwọn nǹkan míì eléyìí tó jẹ wípé ó lè mú kí ọjọ́ kí ẹ̀mí èèyàn kó kúrú wọ́n sọ̀rọ̀ sí iwájú ilẹ̀ sì kún o ṣùgbọ́n bẹ́ẹ̀ bá fẹ́ kà á síwájú sí i o wa ninu iwe royin ti the matrix eleyi to jade ni aro yi
1: e ti gbo nte si waju ije ti gbo o ninu iwe royin the guardian to jade lowuro toni ni owe agba ti so di mimo wi pe iku to npoju gba eni owe ni npa fun ni ati wi pe gba lo ni gba lo laboju ohun o ba fo bye bye ni o pada ma wo agbarijo pe egbe awon omo yoruba afeni fere ma ti dide lanu alana won ro ijoba apapo won ro awon gomina nile yoruba wi pe etakiji o ha pansa ofura pa saja na aja ofura ajaji boni le o ba fura o le ni koru won ewu nbe loko longe gan funra de ewu kasakasa oni ewu leka eto abu ile yoruba odi mo o leka eto abu lo lede nigeria lanu alana le gbe afeni fere ni won na ka abuku si sele jinigbe e to sele ni ipinle oyo ni joba ibile orire local government wi pe ewo orisa e se ewewe a gbodo ri na konga ina tin pada won konga nle yoruba leka eto abu be la laafin oyo oba bimbola kimo wade won kesi joba papo ni won ni pe agba ki ton lori be

0: gómìnà ìpínlẹ̀ Ogun lọ lọ́wọ́ ha wípé òun ló kó bọ́ wá o ló mú sí ọwọ́ àwọn àgbààgbà ẹgbẹ́ òṣèlú APC wípé kí wọ́n endorse òun wọ́n ní wọn ọ̀fínú fẹ́ẹ́ endorse rẹ̀ ó kó wọn papà mọ́ra ni ó kó wọn papà ó gbé gbogbo wọn mọ́ra ni ló fi ní pé kí wọ́n mú òun sẹ́ ẹgẹ́ bí adíje dupò tí ó lọ kí wọ́n endorse òun kóhun ó lọ sí Ogun East ha ìròyìn tá a gbọ́ Daniel sọ olórí amúhùnmáwòrán tẹlifíṣàn tí sì ń sọ mọ̀ wípé alága ẹgbẹ́ òṣèlú APC nípínlẹ̀ Ogun Yẹmi Sanusi òun gan ni wọ́n dájú wípé gómìnà tẹ̀mọ́lẹ̀ wípé ó yá endorse mi àwọn tó kù dẹ̀yìn àgbà endorse mi ohun tó ṣẹlẹ̀ gan-an ṣùgbọ́n ìgbà tó máa sọ̀rọ̀ lórí ẹ̀sùn yìí olùdámọ̀ràn pàtàkì sí gómìnà lórí ètò ìròyìn àtọ̀gbọ̀n ọ̀nùdá Káyọ̀dé Akimade ó ní kí Daniel má sọ bẹ́ẹ̀ mọ́ o wípé irọ́ lásán làsàn lásán ní ń pa àti pé olóṣèlú alábòsí òní Gbẹ̀ngà Daniel jẹ́ torí pé nígbà náà lọ́hùn lọ́dún 2023 Ogun East Senatorial District yìí Gbẹ̀ngà Dapò Abiodun gan wọ́n fẹ́ gbé fúngbà náà ẹni Dapò Abiodun sì step down bí àṣẹ ilé ìbò ó step down fún ni nígbà náà wà ń kọ́ wọn abáṣe fọwọ́ ọ̀tún dandan ni kò sì ṣe padà wọ́n fún ìdí èyí àsìkò yìí ló yẹ kí Gbẹ̀ngà Daniel ó fààyè ilẹ̀ Fábíọ́dún láti lọ Ogun East ó ní ìdí rèé táwọn àgbààgbà foríkorí máwo padà endorse Dapò Abiodun ni pé kó lọ bẹ̀ lẹ́ẹ̀kan sí bẹ́ẹ̀ ló ṣe rúgbó nípínlẹ̀ Ondo bẹ́ẹ̀ ló ṣe rúgbó nípínlẹ̀ Ọ̀yọ́ bẹ́ẹ̀ ló ṣe rúgbó nípínlẹ̀ Èkìtì gbogbo ẹ̀ ọgbọ́n àtijẹun náà ni agbo òṣèlú wọ́n wà nínú ìwé ìdìgbàdà lẹ́ẹ̀tì kan.
1: Tọ́ Rajé tẹ̀ ẹ́ wájú ìjẹ ti gbọ́ nínú ìwé ìròyìn Punch ni o wọ́n ní nǹkan mọ̀ tó ń fọn lójú lágbo òṣèlú ní ìpínlẹ̀ Èkó lánàá yìí ni o pẹ̀lú bó ti ṣe jẹ́ wípé arákùnrin kan tí wọ́n ní ẹnikẹ́ni ò tí ì dámọ̀ rárá náà ló jẹ́ wípé wọ́n yìnbọn tí bọ́n sì bà ẹ̀yùn níbi ibi tí wọ́n ti ní wọ́n ti ń ṣe ètò ìdìbò abẹ́lé ti ẹgbẹ́ òṣèlú All Progressive Congress APC ní agbègbè Ìkọ̀tún nípínlẹ̀ Èkó tá a wà yìí ni o wọ́n ní ní ọjọ́ Sátidé iná ni ìṣẹ̀lẹ̀ ọ̀hún ló ṣẹlẹ̀ o lẹ́yìn ìgbà tí ó jẹ́ wípé wọ́n ní ètò gbogbo ti ń lọ ní ilé ẹ̀kọ́ kan eléyìí tó wà ní ilé ìwé ní Egbe ní Ìkọ̀tún ní ìpínlẹ̀ Èkó òun náà ni ètò ìdìbò abẹ́lé ọ̀hún ló ti ń ṣe kíni ló ti ń wáyé o ẹgbẹ́ òṣèlú All Progressive Congress APC ní ọjọ́ Sátidé yìí òun náà ló jẹ́ wípé wọ́n ṣe ètò ìdìbò abẹ́lé ní apá àtibẹ̀ láti mọ àwọn tó jẹ́ wípé wọ́n ó lọ ṣojú agbègbè àwọn agbègbè kan ní agbègbè náà ìyún ní ilé ìgbìmọ̀ aṣojú ṣòfin ní ìlú Àbújá ni o níbi tí ètò ìdìbò ọ̀hún tí ó ti ń lọ òun náà ni wọ́n ti sọ wípé igun kan àti igun kan wọ́n bẹ̀rẹ̀ sí ní ṣe kíni wọ́n bẹ̀rẹ̀ sí ní tu síra wọn lójú nígbà tí ọ̀rọ̀ ọ̀hún tó fọn lójú tán níṣe làwọn èèyàn bẹ̀rẹ̀ sí ní mọ sáré kìtìkìtìkìtì tó sì jẹ́ wípé bí wọ́n ti ń sáré ọ̀hún òun ni wọ́n ti gbúròó bọ̀ o wọ́n ní ìbọn bá ẹnìkan tí wọ́n sì gbé dìgbàdìgbàdìgbà ó di ilé ìwòsàn wọ́n ní ṣùgbọ́n kí wọ́n tó gbé débẹ̀ wọ́n ní ẹlẹ́mìí ti gbà o eléru ti sungi tó sì jẹ́ wípé ó ti gbèkúrú jẹ lọ́wọ́ ẹbọra wọ́n ní lára àwọn míì tó jẹ́ wípé àwọn náà ń sáré wọ́n ní ìbọn bá àwọn míì náà tó jẹ́ wípé wọ́n ṣe léṣe yànnàyànnà bẹ́ẹ̀ ni wọ́n ti àwọn kan mọ́lẹ̀ táwọn kan ṣubú táwọn kan farapa báwọn kan ṣe ń gborí fẹ́ǹsì tí wọ́n ṣe kíni tí wọ́n ń fò sódì kejì ńlá àwọn kan ṣe kíni wọ́n gbọ́ ọ̀tá tí wọ́n sì ń sá lọ sáwọn ilé eléyìí tó súnmọ́ wọn wípé tó nǹkan ti fọn lójú o wàhálà ti ṣẹlẹ̀ o wọ́n ní agbègbè ilé ìwé ní Ìkọ̀tún Egbe ní ìpínlẹ̀ Èkó yìí ni o ẹ̀yìn gẹ́gẹ́ bí wọ́n ti fìdí ẹ̀ múlẹ̀ ẹni tí ó jẹ́ ẹnìkan tí ọ̀rọ̀ ń ṣojú ẹ̀ tó ní pé tó kí wọ́n ó mọ̀ ṣe kíni kí wọ́n ó mọ̀ fowókọ wọn òun léde ó ṣàlàyé ní ọ̀kọ̀ọ̀kan èjèèjì ó níṣẹ́ rí ọ̀rọ̀ ọ̀hún ó jẹ́ ẹni tó jẹ́ pé ó ya àwọn lẹ́nu púpọ̀ jù torí wípé ń tó ṣẹlẹ̀ ńbẹ̀ bí ìgbà tó jẹ́ wípé ìjọ Sátidé ọ̀hún gan ni ètò ìdìbò wáyé ni torí pé kíni níṣe làwọn èèyàn dúró gogogo wọ́n láwọn tó jẹ́ wípé wọ́n jẹ́ ọmọ ìṣọ̀ta tí wọ́n wà ńbẹ̀ gan wọ́n gbogbo wọn báyìí òun ló jẹ́ wípé wọ́n ojú wọn le kokooko ni tẹ́ẹ̀sì ti mọ̀ wípé àwọn eléyìí ò ṣeré wá rárá o níṣe ni wọ́n wá mú ètò ìdìbò abẹ́lé ọ̀hún wọ́n mú bí iṣẹ́ bí ìgbà tó jẹ́ wípé ètò ìdìbò gangan ló wáyé ni wọ́n fi díẹ̀ múlẹ̀ síwájú sí i pẹ̀lú bó ti ṣe jẹ́ wípé ẹlòmíì tó tún bá àwọn akọ̀ròyìn ìwé ìròyìn Punch sọ̀rọ̀ tó kọ tiẹ̀ ń jẹ́ Taofeek ó fi díẹ̀ múlẹ̀ wípé lóòótọ́ ṣe rí ní ibi ètò eto odibo abeli ohun won ni awon ti o je omo egbe oselu pelu awon to je delegate kankan eleyi ti won wa dibo ohun na ni won ti wa ni ikale o to si je wipe eto odibo ohun o ti nlo were were ko to di wipe awon gbo tawon eyan pariwo ti won si nsare o nje ki la sele o nla won gburo obo pa o ti won si ba enikan won lawon eyan sele se yan na yan e wo iroyin po nbe bo lo se lo bo ni suse ku bo lo be se be iwe iroyin punch nlo punch e sita laaro yi
0: loye je ti wa gbo o
1: inu
0: iwe iroyin di gairian to jade lowuro toni arafa lalobo ajo ma lo ni eh ninu iwe iroyin laaro toni lo lede nigeria lapapo ijeje mo wi pe egberun metalelogun ati eriwo le me dogbon awon mo lede nigeria lo ti bale silu maka bayi ni saudi arabia ege bi ri na ti se gbo to ti se gbe wipe oni gangan ni zule ija lo bere ege bi awon tori si oju ojo ti se kede re ti se ojo kini osu zule ija ninu osu oju orun ti muslimi ti o je pe ise haji na yo bere ni perewu to je pe ojo keta le ni ojo keta di ni ogbon ni odun osu oju orun ti muslimi ti o je pe ise haji na yo bere ni perewu to je pe ojo keta le ni ojo keta di ni ogbon ni odun ileya yo wa bosi ta mo si idile adia lo ma bosi ti se may 27 gan lodun ileya yo bosi o rita gbo so dimo bi pe odidi bi ojo bi ise yo bere ni pere fo didi ojo mewa fun gbo awon lalaji na gege bi ajo nakon mo di se kede re o wa ni laya talafia na awon olede nigeria ni won wa o won ni bi pe ipinle ogun ipinle kogi ipinle ekiti ati ipinle gombe kwara ondo osun oyo gbogbo ipinle patapata lo je pe awon eniyan won to n ba ijoba ririn ajo ni won ti bale kude si ipinle si orilede saudi arabia bo ti ja si pe awon ti aladani awon na won ti wole ni keteketi won wa fi da won loju pe eto abo emi ati dukiya awon alalaji na o di gbagbagba nilu moka ati madina bo ti se wa re ninu iwe ere diga idea to jade la aro
1: yi o da bo ti se wa ninu awon iwe iroyin loko kan ejeji na la nja yin tata ngbe yin debe o iyun lori nje ti gbo laaro ibise o ti se nte waju eja jo eleyi mo ka to lo si eka ikede ati po lowo oja nje ti gbo o ninu iwe iroyin punch laaro ina ibedan mo si wa o won ni se la won mo shota o ni won yabo won o iyun nibi ti won ti se eto odibo abele eyin ni ipinle ondo ni won ni nibi eto odibo abele ti egbe osilu progressive congress apc na ni o won ni ni Saturday, eleyi to je wipe o waye ojo Sunday ni ani ti an waye o won ni ibe gangan o na lo je wipe wa eto odibo ohun o ti se kini o ti waye to si je wipe ni se ni won ka ibo lowo o lati mo eni ti o se kini ti o lo soju egbe oselu APC iyun ni ipo ohun eleyi to je wipe won ja fun o won ni ni ile egbe eleyi to wa ni ilu Akure ni ipinle Ondo ibe na ni eto odibo ohun lo ti waye awon ti o je asoju egbe ti won ni wipe won wa lati ward bi meta le ni igba iyun 203 wards o ye ni ijoba iyun ni ekun mesan ototo eleyi to je wipe o wa ni ipinle Ondo o na ni won ni gogo won peju pese o ti won si fe fi yan awon ti yo je asoju ti yo wo je asofin nile igbimo asoju sofin kaakiri ipinle Ondo won fi die mule ni pe ni ti won tin ka ibo ohun na ni awon mo shota o na ni won ti se kini ni won ti bota to si je wipe ibe na ohun ni won ti da baru gbogbo nkan won ni won da gbogbo eru ni okokan ejeji ni ti won o si rojutu e mo bi o ti wu ko mo won yanan na si waju si wipe ni bi fanran kan eleyi to je wipe o gba le gboko to gori ikan ni aye lujara kan ibe ni won tin fi die mule ni bi ti won tin ka ibo ohun wipe to abile ko omo wumi olatunji ohun na ni yo se kini nlo jawe olubori o lati lo soju egbe oselu all progressive congress apc iyun ni Akure south ati Akure north iyun ariwa Akure ati gusu ariwa Akure ni o iyun ni ilegbimo asoju sofin ni orilede wa nigeria ni won ni ohun oni ibo bi egberun mesan o le ni igba ati die bakan na ni won tun kede nikan to ko ti e nje dokita olumuyiwa daramola won ni ohun ohun ti e ohun ni yo lo soju agbegbe okiti pupa ati irele ni ilegbe ma soju sofin ohun ti e won ni oni ibo egberun mefa ati bi edegbeta o le pese pese sugba won fi di amule pe bi ti o tin ka gbogbo e to je wi pe nigba ti o fi di bi ale ojo sunday ti won tin kede awon ti o jawe olubori ni okokan ejeji lo je wi pe awon omo sota yabo won be pe kile nka bi pe boya in ti o n gbe jade ko ba ti

àwọn tí àwọn tẹ̀lé mu ni o wọn ni wọn da gbogbo ẹ̀rú tó sì jẹ́ wípé àwọn tó jẹ́ pé wọn farapa ní ibi wàhálà ọ̀hún wọn ni wọn ò kéré o ẹ wo wọn sọ̀rọ̀ tí wọn sì kọ́ síbẹ̀ tí ilẹ̀kùn ni o pẹ̀lú bó ti ṣe jẹ́ wípé àwọn oníròyìn wọn bá àwọn tó jẹ́ wípé wọn bá àwọn tí wọn jẹ́ ọmọ ẹgbẹ́ òṣèlú ọ̀hún àti àwọn tó jẹ́ pé ọ̀rọ̀ ọ̀hún ṣojú wọn kòrókòrò wọn ni wọn bá wọn sọ̀rọ̀ tó jẹ́ pé ìkọ̀ọ̀kan wọn wọn sọ̀rọ̀ tí ilẹ̀kùn o wọn ni lára àwọn tó jẹ́ pé wọn bá sọ̀rọ̀ òun ni ẹni tó jẹ́ akọ̀wé ẹgbẹ́ òṣèlú APC ní ìpínlẹ̀ Ondo ìyẹn ọ̀gbẹ́ni Alex Kalejaye pẹ̀lú wọn ṣe fìdí ẹ̀ múlẹ̀ wípé kí ni ohun tó ṣẹlẹ̀ ńbí gan wọn ni níṣe ni bàbá sọ wípé kò sí nǹkan kan tó ṣẹlẹ̀ wọn ni gbogbo lọ létò létò ni ó níṣe rí bóun ṣe ń sọ̀rọ̀ gan lẹ́yìn ìgbà tí ìṣẹ̀lẹ̀ ọ̀hún ṣẹlẹ̀ tán ni o bóun ṣe ń sọ̀rọ̀ gan àwọn ti bẹ̀rẹ̀ sí ní kéde àwọn tó jáwé olúborí iyùn nínú ètò ìdìbò abẹ́lé eléyìí tó wáyé o ní nǹkan bíi aago mẹ́wàá alẹ́ ọjọ́ sunday ni wọ́n pe o wọn ló ní kò sí nǹkan kan tó ṣẹlẹ̀ bó ti wù kó mọ ṣùgbọ́n ìròyìn fìdí ẹ̀ múlẹ̀ wípé dàrúdàpọ̀ wọn dabarú gbogbo ibi tí wọ́n ti ń kéde àwọn tó jáwé olúborí tí wọ́n ṣojú ẹgbẹ́ òṣèlú APC nínú àwọn ètò ìdìbò eléyìí tó jẹ́ wípé wọn ò fẹ́ wáyé ìyẹn ní ọdún 2027 bẹ́ẹ̀ bá fẹ́ ka ìròyìn síwájú ìwé ìròyìn punch oko ẹ̀kúnrẹ́rẹ́ láàárọ̀ yìí ẹ jẹ́ àdókè lọ́hùn-ún ká mú àwọn iṣẹ́ bíi méjì mẹ́ta eléyìí tó wà níwájú wa tá a bá ti lọ tá a bá bọ̀ bá a bá padà dé a mọ̀ wá tẹ̀ wájú ẹ kú kalẹ̀.

Èyí ni láti fi tó gbogbo ẹ̀yin olólùfẹ́ wa létí wípé àǹfààní ti wà báyìí láti ṣe ìpolówó ọjà yín, ilé-iṣẹ́ yín, ayẹyẹ ìṣílé tàbí ìsìnkú àgbà lórí ètò àtúpalẹ̀ ìwé ìròyìn ilé wa lédè Yorùbá. Ǹjẹ́ ẹ ti gbọ́? Bákan náà ni àǹfààní wà láti ṣe onígbọ̀wọ́ ilé-iṣẹ́ yín, ọjà yín tàbí ilé ìjọsìn yín ní ìṣẹ́jú 15 tàbí 30 ìṣẹ́jú láti aago 8 alẹ́ títí di ìgbà tí a ó fi àdàgbà ètò wa rọ̀ lago 12 láti ọjọ́ Monday ọjọ́ Ajé títí di ọjọ́ Sunday. Fún ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé ẹ kàn sí ẹ̀ka ìpolówó ọjà wa. Ẹ pé lẹ́kan sí orí ẹ̀rọ 08028296023 tàbí bísọ́lá sórí ẹ̀rọ 08023974412. A ó máa retí yín o.

0: lọ́nà ìgbẹ́, lọ́nà ọ̀rọ̀, lọ́nà ìṣáájú, ọlọ́wọ́n bá mi dákan ojú kan lọ. Ẹ gbọ́, torí bá kú, alábẹ́là sátọ̀, tódò bá wá kú, òmùwẹ̀ láàpẹ̀ o. Tó bá wáyé ti pé tó tàbá bà débi ká ṣètọ́jú ojú, kójú ó mọ́lẹ̀ ní kisi, kójú ó mọ́lẹ̀ rokoṣo. Ilé iṣẹ́ tọ́lọ́wọ́n bá mi dádé rẹ̀ fún, tí wọ́n mọ ìtọ́jú ojú. Ilé iṣẹ́ Òṣúlá Aba Eye Solution, àwọn gangan lọ́lọ́wọ́n bá mi rán. Àwọn lọ́lọ́wọ́n bá mi rán, torí wípé ọlọ́wọ́n bá mi fẹ́ nìkan ṣe, jẹ nìkan lọ. Àmọ́ mò ń bọ̀ náà mi ò dé. Ẹ jẹ́ kí n dẹ́ka polówó ọjà. Ẹ kú òkèlè.
1: Bàbá Òṣúlá ti a ti ń pariwo lọ́jọ́ tó ti pẹ́pẹ́ wọ́n ń bọ̀ wọ́n ń bọ̀.
2: Wọ́n ti dé o.
1: Bàbá gangan lẹ́mọ̀ bá tí ó máa dá
2: gbogbo ènìyàn lọ́hùn.
1: Ìṣòro èyíkéyìí ti ń kojú ìríran ẹ̀dá.
2: Yálà ó ti pẹ́ tàbó ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀.
1: Ẹ ti náwó náwó, ó ti sùn yín, ẹ ti fẹ́ gbà kẹ́mú.
2: A ò mà ní gbà kẹ́mú àbúrú.
1: Chronic infection ló ń yọ wá lẹ́nu tó ti wá dẹkọ lẹ́run.
2: Tó ń ṣe àkóbá fojú wa.
1: Àbí a ti ṣàyẹ̀wò.
2: Wọ́n ní àpọ̀jù ṣúgà ni ò jẹ́ kójú wo clear.
1: Ọ̀nà mẹ́tẹ̀ẹ̀ta ti sòro ojú lè gbà wá.
2: Ní bàbá Òṣúlá léwu àtegbò fún tó fi lè kojú ẹ̀.
0: Bó sì jẹ́ gẹlẹlẹ̀ sí gbọ́hùn. Ẹyin ẹ pé bàbá sórí nọ́mbà yìí. Bóyá ẹ̀yin fẹ́ lọ bá wọn bíṣẹ́ wọn. Ẹ wá wò wípé kẹ́ ẹ má bàa kó sọ́wọ́ àwọn tí ó máa fà yín. Ẹyin ẹ pè wọ́n sórí nọ́mbà yìí kẹ́ ẹ tó lọ. 091-57-58-90-16 091-57-58-90-16 tàbí kẹ́ ẹ pè wọ́n sórí 070-38-61-51-68 070-38-61-51-68 kó tó di pé òun ó tẹ̀síwájú. Ẹjẹ́ sáré sọ̀rọ̀ bàbá kan tọ́lọ́wọ́n bá mi gbàdúrà ẹ̀ látọ̀dọ̀ bàbá wa bàbá Òṣúlá. Arákùnrin àwọn ọmọ rẹ̀ ń bẹ nílùú òyìnbó. Bí kójú kójú dédé máa sú, ibẹ̀ ló ti bẹ̀rẹ̀. Díẹ̀ díẹ̀ tó fi di pé bàbá yìí ò ríran mọ́. Wọ́n ti gbé káàkiri lórílẹ̀-èdè Nàìjíríà fúnra rẹ̀. Wọ́n ti lọ gbá, wọ́n ti lọ sáwo àìmọye ilé ìwòsàn ni wọ́n ti gbìyànjú. Wọ́n kàn náwó náwó, orí àtù náà ni gbogbo ẹ̀ bọ́ sí. Làwọn ọmọ bá wò wípé àwọn ò lè wo bàbá àwọn níran. Òun ló mọ báwọn ṣe délùú òyìnbó. Wọ́n ní kí bàbá ọmọ bọ̀ nílùú òyìnbó. Ṣé kí n má tàn yín? Gbogbo bí wọ́n ṣe gbìyànjú tó, ojú kan náà ló padà já sí. Bàbá ò ríran o. Òun ni wọ́n bá dá bàbá padà sí Nàìjíríà. Bàbá ti gba kámú pé tọ́, bọ́lọ́wọ́n bá mi ṣe kọ́, pòun ó lo ìgbésí ayé òun tó kùnú. Ọ̀rẹ́ bàbá ìkan ló wá lọ́jọ́ kan ló wá wò wípé a lè máa bá a lọ báyìí. Òun mọ̀ bìkan tẹ́ ẹ bá níwò wípé ẹ ti náwó, ẹ jẹ́ àjọ débẹ̀. Bàbá yìí kọ́kọ́ wò pé gbo ló tún fẹ́ dàbí gbogbo ibi tóun ti lọ. Àmọ́ fọkàn kan pé òun ò fẹ́ gbó ọ̀rẹ́ òun lẹ́nu. Bàbá yìí tẹ̀lé wọn, ó di iléeṣẹ́ Òṣúlá Aba Eye Solution. Nígbà tí wọ́n débẹ̀, wọ́n bẹ̀rẹ̀ ìtọ́jú. Bàbá tó ti ń rí bí ọyẹ́ tẹ́lẹ̀, bàbá tó ti ń rí kùrukùru tí ò ti ríran mọ́. Nígbà tí wọ́n dọ́dọ̀ Òṣúlá Aba Eye Solution, ọlọ́run ọba mi padà gbàkóso. Tẹ́yìn náà bá nírú èèyàn bẹ́ẹ̀ nílé, tẹ́ ẹ ní láyìíká yín tí wọ́n ti náwó náwó, ẹ̀yin máa mú wọn. Ẹ má jẹ́ kọ́rọ̀ wọn ó sùn yín o. Ẹ máa mú wọn bọ̀ ní iléeṣẹ́ Òṣúlá Aba Eye Solution. Bàbá ò mọ fẹnu ara wọn sọ àdírẹ́sì ibi tí wọ́n wà. Níbi tí ẹ ti lè rí wọn. Ẹ gbọ́, ìwo tó o bá ti gbìyànjú tó o ti lọ káàkiri, o ti lọ gbá, o ti làwo nípa ọ̀rọ̀ olójúdé yìí tó ti wá fẹ́ máa dàbí pé o ti ń sú wa. Ẹ ò tí ì dọ́dọ̀ ẹni tọ́lọ́wọ́n bá mi fi rán. e ti dodo eni to moju le ja re ni o ani se mo si tun tenu mo tori pe ohun to ba dani loju a fi gbaya ni gbogbo awon ti won ti wa sile ise osula aba a solution gbogbo won lori gbala ari daju le yi je o e bo si jenu e je nde ka polowo oja na mo nbo o eku ka
3: awon agbabo won so pe igigogoro ma gbumi loju atokere lati lo amututo iriran eda se koko se pataki ki olorun ba ma gba ode osan lowo ku wa wa iba mi e po ti o ba wa nse akiyesi yi ke ya pere aise dede nipa iriran re tete dide fuya ko to peju o se se ko ti nagbara nagboro ti won pe isoro aise dede iriran re loruko orisirisi ma tun fa koko sofo mo to ba ti ri apere aise dede lori ilera ara re tete so sita lati le jajabo to ba wa ri be ma Abolodo Osula Herbal o tito inu ati iberu Olorun ni won fi sise ti won ko rudura
0: e ka abo pada fine te ri number Osula Herbal mo number won re o 070 3861 5168 070 3861 5168 tabi ke pe won sori 091 57 589016 091 57 589016 number tele pe baba sinu iwo tin ri bi oye tabi o tin rukurukuru oju lewo on ta bye bye abi eru oruko to mu ki won le ma pe fun o abi eyin ti le ti fe gba kamu e ma mo gba kamu aburu e ma gba kamu ti o da o adiye ti o ti ku o si le jagbado e tete jide nle e ma bo ni le ise osula aba I solution baba gangan be pelu mi ni le agodo en to ba ya e gbo won o emi so fun yin pe to ba je ti ka soro nipa oju olokiti bi obo won o si nu bo kokoro ti o si tawo bi alantakun e ma je ntan yin akose ni o se o ma to tu baba sile te gbo mirinwirin lenu won ke le mo pe lori oro olojude yi ati gbogbo awon aisan to nfa sababi re boya akona un ni o apoju suga ni o abi aro ibalopo olojo pipe to ti wa dagba to ti di chronic infection to nbeje wo kaakiri ninu ara owo dapa oko ba apa owo dese oko bese o ti gba onu loju elomi o ti je ki ifopa elomi o ga elomi se ni o ma mi gule gule telomi ba rin die won asimi lai moye igba loju ona ewo mo nbo na eje ka fese rajo die eku kale o

0: wọn yi n se wọn yi tete kí esara kó tó wá jọba lódokun esa téèyàn bá ní chronic infection wọn lè kọkọ máa rí irú àwọn àpẹẹrẹ wọn yìí ìsọkùnrin ìsobìnrin ojú ara lè kọkọ máa yún wa kí nǹkan kan máa jáde wá látojú ara tí ò tẹ wa lọrùn bí inú ṣe ń kùn gbùrùgbù bẹẹ ni gbogbo ara a máa gbóná ara máa ta ẹlòmíì láì fi atapara tó bá wá lọ tó bọ tó wọnú ẹjẹ a wá lọ di kòkòrò abẹ jẹjẹ gbogbo ibi tó bá wá wọdé nínú àgọ ara a wá máa fún bẹẹ ní wàhálà tẹ wá rí chronic infection tá à ń sọ yìí òun náà ló bí akọ ọlọrun tẹ bá ń gbọ ògbólógbò akọ ọlọrun níbì kan ló ti bẹrẹ tẹ rí ògbólógbò akọ ọlọrun tá à ń sọ yẹn tẹ bá rí ẹlòmíì tí náà bá gbá wọn mú àánú ọlọrun ó ṣe yín fún wọn tẹlòmíì bá ń bẹra báyìí tí bá ń yúnra báyìí ní bus stop kò tiẹ̀ nífẹ̀ẹ́ wò bọ́yẹ́ nìkan kan wò àfọ́kù gòńpẹ́ lápò ẹlòmíì tó bá dé bus stop níbi ọba ká wọn lára dé tí wọ́n bá ń fi ń bẹra kùràkùrà báyìí wọn ò tiẹ̀ ní mọ̀ pé ibùdó kọ̀ làwọn wà irú ògbólógbò akọ ọlọrun yìí ni máa ń wọ́ sí èèyàn lójú tí máa wá ba ojú jẹ́ àwọn bàbá ọjọ́ wọn nígbàgbọ́ pé ẹni tó bá fẹ́ ṣe ìtọ́jú ìṣòro tí ń kojú ìríran ẹ̀dá tí ò bá mọ̀ nípa oògùn kan tó lè kojú ògbólógbò akọ ọlọrun onítọ̀hún ò mọ nǹkan kan o kéèyàn wú ti gbòǹgbò ti gbòǹgbò nítorí pé ẹ̀sẹ̀ kan kì í déédéé ṣẹ́ atọ́kùn wọ́n ní ẹkún ló bá ikun wá gbogbo tí ń ṣẹlẹ̀ sí ìríran ẹ̀dá ó níbi tí gbòǹgbò rẹ̀ ti bẹ̀rẹ̀ bàbá wá wú gbòǹgbò rẹ̀ yóò dàbí ẹni pé èèyàn ń gé igi lórí kò wu tegbòtegbònú tí mọ wá fanu wàárẹ̀ lómi wọ́n ti lọ ṣe ojú bí ẹ̀ẹ̀mejì bí ẹ̀ẹ̀mẹta ẹ̀jẹ̀ bí wọ́n léèrè kí ni ìdí rẹ̀ tí wọ́n ṣe fi ń padà síbẹ̀ wọn ò wú tí ń ṣe wọ́n tegbòtegbò ni èyí tó wà lójú nìkan ni wọ́n mú nílé iṣẹ́ òṣùlá àbà ńbẹ̀ la ti ń wú gbogbo ìṣòro tí ń kojú ìríran ẹ̀dá àti gbogbo àwọn àìsàn tó ń fa sábà bí ẹ̀ tegbòtegbò tẹ̀ wá ní gbúrò rẹ̀ mọ́ gbogbo tí ń jẹ́ tọlọ́run.
1: tún leléyìí o láti iléeṣẹ́ òṣùlá àbà òṣùlá extra bitter ló ń jẹ́ bọ́mọ kékeré tàbá gbàlagbà bá ń jẹ tódùtòdùn àfi kẹ́ ẹ ya lọ ní òṣùlá extra bitter nínú ilé o ẹ̀yin tẹ́ ẹ fẹ́ kara yín tó wúwo kó fúyẹ́ ẹ fẹ́ móríbọ́ lọ́wọ́ ìgbọ̀nsẹ̀ tó le koko tó ń fúnni ní tíà ẹ máa lo egbògi alágbára bí ara òṣùlá extra bitters gbogbo ìdọ̀tí tó ti dì sínú iṣan ara wa tí kò jẹ́ kómi ara àti ẹ̀jẹ̀ kó rìn lọ síbi tó nílò ẹ̀jẹ̀ tó wá fa kápá wo máa wúwo kẹ́sẹ̀ wo máa wúwo ìrìn díẹ̀ láàrin àwa mi gúlegúle ẹlòmíì a gbẹ̀sẹ̀ lélẹ̀ ṣe ló dàbí pé wọ́n tẹ láìlọ́ọ̀nù mọ́lẹ̀ àti bẹ̀rẹ̀ ń dogun àti nàró ń di wàhálà ṣe ló dàbí pé wọ́n de blọ́ọ̀kù mọ́ ẹlòmíì níbàdí òṣùlá extra bitter ni kẹ́ ẹ máa lò ó máa ń rẹ̀ wá tẹnutẹnu ògbólógbò infection tó wà nínú ẹ̀jẹ̀ gbogbo ẹ̀ lòṣùlá extra bitter ó fọdànù ká wá móríbọ́ lọ́wọ́ ara yíyún ara títa ọwọ́ àti ẹsẹ̀ tó ń gbọ̀n rìrì ògbólógbò kòkòrò inú ẹ̀jẹ̀ ọlọ́jọ́ pípẹ́ tó ń bá àgọ́ ara wá wọ̀yá ìjà gbogbo ẹ̀ lòṣùlá extra bitter kájú ẹ̀ etí yín tó ń pariwo nǹkan tó lẹ̀ mọ́ wa lọ́nà ọ̀fun tó ń ṣe bíi ká pọ̀ tẹ́ ò dẹ̀ rí pọ̀ iṣan ara wa tó ń fani so dẹ́ndẹ́n ọmọkùnrin tí kò lè ṣe ojúṣe lọ́dọ̀ ìyàwó ẹ̀ òṣùlá extra bitter ni kẹ́ ẹ lò ó fọ gbogbo ìdọ̀tí inú ara àti gbogbo gẹ̀dẹ̀gẹ̀dẹ̀ tó wà níkùn wa dànù káyé ṣàròyé apá ríro ẹsẹ̀ ríro orúnkún àti gbogbo ibi tó ń dùn wá nínú ara tá a ti ń náwó náwó sí inú wa tó ń kùn gbùrùgbù ẹ̀yọ́ yín tó ń pọ̀ lápọ̀jù gbígbìn lẹlòmíì ń gbin kìn kí wọ́n tó le tọ̀ ẹ̀yọ́ ẹlòmíì a máa wá ṣeré ṣeré òṣùlá extra bitter ní gbogbo àwọn ènìyàn pàtàkì ń lò tí àlàáfíà wọn fi ń jẹ́ pípé o ẹ wá gbọ́ o àkíyèsí kan pàtàkì rèé tẹ́ ẹ bá ti ráwọn kan nínú ọjà tàbí níbikíbi tí wọ́n gbé spíkà sílẹ̀ tó ń pariwo ògùn iléeṣẹ́ òṣùlá àbà àwa kọ́ la rán wọn níṣẹ́ o gbogbo iṣan ara tó ti dòkú tẹ́ ẹ bá ń lo òṣùlá extra bitter gbogbo rẹ̀ ló máa bọ̀ sípò òṣùlá extra bitter ojúlówó egbòogi àjísan ni àwọn ibi tí ẹ ti lè rí òṣùlá bitter òṣùlá extra bitter nìwọ̀nyí.
2: Head office wa wà ní ìlú Ìkòròdú ẹ bọ́lẹ̀ ní Agric bus stop ẹ sọ pé ń lọ sí Asọ́lọ̀ ilé epo tó dojúkọ Asọ́lọ̀ bus stop yẹn street tó wà lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ Odò Arawa street number 30 ẹ bèèrè òṣùlá àbá ńbẹ̀ a tún wà ní Ladipo bus stop ní Ìkẹjà Long lósòdì níbi bridge ẹlẹ́sẹ̀ yẹn ẹ rìn síwájú ẹ rí Majok filling station tẹ́ ẹ bá ti débẹ̀ shopping complex tó wà lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ Magnet shopping complex Magnet shopping complex ẹ wọnú rẹ̀ ẹ bèèrè òṣùlá àbá ńbẹ̀ ẹ̀yin ti Sàgàm tẹ́ ẹ bá ti dé ìláyé roundabout ẹ wọ inú háàkì wọn yẹn tí wọ́n kọ ìláyè sí gàdàgbà ẹ wọ bẹ̀ níwájú CAC Church ebere osula aba nbe
3: ele pe wa sori ero ibani soro yi o 070-38-61-51-68
2: WhatsApp number wa na si ni a o ni fa isan lo gba o.
4: My name is Doreen from Uganda.
5: Hi, my name is Mimi. I'm from Norway.
6: My name's Jamie Martin, and you are listening to Radio 1.
4: 103.5 FM.
5: News talk and sports radio station.

103.5 FM omo naa ni aso omo laso eni to ba ti bi ko jo ko dakun ko ba mi toju won gbogbo awon ti o ti bi olorun ba yo fi fun won lagbara olorun ba gbogbo awon agonko won ki owo alabosun won fi pomo na gbogbo alabi ku lo ma da alabi yi o alaisu ani imurada gbogbo baba se n wo sotun ta n wo sosi emi naa n reti ri bayi ilagbon olorun olorun ba eledua yo te gbogbo wa lowo ami o ki wa leekan si eku asisale ni gbogbo owo jabi tete ni gbogbo wa se daadaa ni wa ta ba woju ago a ma ri pe ago mewa o ti n ku ago mewa bee ni o ti n ku iseju metadinogun o ti n ku iseju metadinogun ki olorun ba ko tubo ma te wa siwaju ko ma te wa siwaju si abala ibi ti a wa yi lati ma sọrọ lori awọn ọmọbirin aye awọn ọmọbirin ma sọ kini kan mo ni awọn ọmọbirin a je ohun ẹlẹgẹ ẹyin ni wa ta ba ti le jabọ bayi ati ko kọlọrun ba ko ṣaanu naa ni a gbọdọ ko tori ẹ la ṣe gbọdọ fi towotowo ati gbogbo nkan ta ni lati fi ma kẹwa bayi parara mu bayi pe ka ma bọ ka ma bọ ka ma bọ tori eleyi a ma sọ nkan kan nibi yi pe ati obi ati alagbato gbogbo ọmọ patapata oni ke nife ṣugbọn ṣe wa ri eyi to jẹ ọmọbirin e tubo ma mu gẹgẹ bi ọrẹ e jẹ ko ri gẹgẹ bi ọrẹ ko ri ko sun ko ba ṣe pe aunty to wa ladugbo lo ma mu dani tori to ba mu aunty to wa ladugbo dani tanti adugbo ba kin ṣe ati daada tanti adugbo ba jẹ aunty ti pe gbogbo nkan ni won ti to n ba so hey orisisi nkan ni o ma ṣẹlẹ tẹ ẹdẹ ni mọ nkan to n ṣẹlẹ o digba to ba to gbe wa siwaju ni ke to mọ pe aunty lanti yi ko n ṣe aunty o awọn nkan kan mi wa to yẹ pe ọmọ yin to jẹ ọmọbirin tori pe ẹ n si nle ni gbogbo igba o de ni lati ba ni sọrọ mọmi ko bayi bayi bayi kódà mọmi ọmọ yín tó jẹ ọmọ ọdún mẹtàlá ẹdí a wá sí bẹẹ tó nígbà tí ọmọ bá ti jẹ ọmọ ọdún mẹtàlá èmi ṣe rí àyà yẹn òròǹbó yẹn àti ó ti ṣe dáadáa àti ga dáadáa ẹlòmíràn àti máa ranjú mọmọ mi torí pé àwọn ọmọ ní nísìnyí ní ayé tá a wà yìí ní sáàyè tá a ń lò lọ yìí gbogbo àwọn ọmọ ni wọn tètè dàgbà torí àwọn oúnjẹ kan torí pé gbogbo oúnjẹ ẹ ti mọ pé gbogbo oúnjẹ wa kò ń ṣe àwọn bá a ṣe ń dì tẹ́lẹ̀ ìrìn ní kẹ́míkà oríṣiríṣi ìgbẹ́ni wọn ṣe gbé mi sínú ọ̀rọ̀ a máa gbọ́n ọ̀gáníìkì kìíní ọ̀gáníìdà gbogbo ẹ̀ tá a ṣe ń jẹ́ sára òun náà ṣe ọmọ ọmọ máa bù àìmọye ọmọ tó ga fẹ́ pé lé ibi tó ti jáde wá wọn ọ̀gá ń bẹ̀ ṣùgbọ́n òun ló ga jù lába oríṣiríṣi nǹkan ni àwọn ẹ̀ ti ga wọn ti dàgbà ẹni bá wò wọn máa pé ọmọ ìlú dàgbà tó wáyé kò ní mọ̀ pọ̀ mọ̀ kékeré ṣe ni ọmọ tí ò mọ nkankan kódà ẹnìkan bá wá sọ ó wá bá a sọ̀rọ̀ bóyá nílé ìwé ni tàbí bọ̀dá kan ládùúgbò ká sọ pé orúkọ ẹ ti ẹ̀ ń jẹ́ kórè kórè báwo ni kíníkọ kí ló ṣẹlẹ̀ ó ti pẹ́ ta ti rí ẹgbẹ́ yìí kí ló dé ok ó wá skul ọmọ secondary school ni o secondary school òun ló wà báwo ni skul ẹ̀bọ̀dì yáàsì lọmọ yín wà báwo ni ó kábọ̀ ìgbẹ́kẹ̀kẹ́ kí ni tinú tó jẹ́ àbúrò ti tinú tinú náà béèrè ẹ̀ ok ṣé wàá wá kí wa ok kò wá náà ok torí pé bọ̀dá ó jẹ́ ẹni tí ọmọ ti mọ̀ tipẹ́tipẹ́ pé ẹ̀gbọ́n tinú ni kò sí wàhálà kọ́rẹ́ bá wa lọ síbẹ̀ ló bá lọ kí wọn kíkí ní kékeré kan báwo ni ọwọ́ tí ó mú lọ sẹ́gbẹ̀ẹ́ tó lóun fọwọ́ kọ lọ́rùn pé báwo wá ni báwo gírèdè ṣe ẹ́ ọwọ́ tó fi kọ lọ́rùn yẹn
to ba rora mo yen wa si di apa e ah eni ba ri mi lo ba mo ko ti mo don wa ka ti to ba mo yen to mu wa si di apa e ah wa mu lo si bi owo yen a be si ma fi omo lo mo a ba ma fo ko igba e na ma fo ko ma fo pa leyin lati mo yo tin wo ko mu abi o wo ko mu tori pe bo mo se duro a ma wo eh bawo lo se ri o baba won so tori pe anti re gbogbo eyan lo ma lo sodo e won ti wo pe ah eyan gidi ni anti o wa ba won so ah anti dere awon gogo fun awon mo boda ta n so yi awon gogo loju lara boda won da won gogo boda ra ko lawon owo die die kan lo awon go ah eh okay oh she working cotton so abi you don't know your friends kini ko awon be si mo igba yin mo be so awon oyibo kan oyibo kan awon gesi kan ni bi kan ta bi dori omo lomo ru tori kon ti mo pe ko yi awon ko awon oro kan wa ko si wa ko si wa ko si ni wa ko si ni o na ma wo pe ah ki my friend oh that film all right eh eh desi nbe ti to ma fi wole si lara eh sinbe ko le ba yin soro e je ore ko ri ko sun an tenu mo oro re an tenu mo oro re tori orisise nkan to nsele ni gbo orisise nkan lo nsele nita oda e je nsun wale si bi fun gbogbo obi ti omo to wa lodo yin omo yin tebi to je akanda omo omo yin je akanda omo ojo birin e ma tanu o eni ife ke toju e ooto itoju won ah orisisi nkan lo mu dani se emotion ni kin so ni as in tokan tokan yin bo se ma mu yan to se kun mu mu laye eyan to pe ah abi owo ati asiko mo ye gbe lo fun therapy pe kon ba yin yewo bayin gbogbo pe gbogbo se lati ri pe ara e bo sipo tomo na o de ti dagba to ti wo omodun meta na omodun merida e ma tanu e mo pa awon na ma tete ni development o ma tete ni awon kini ara won ma tete jade dada omo ati jade gugu awon ko to ye ko jade ati jade lara won mo wa pe awon nkan ti won o fi le sare jafafa ni opolo ati gugu e ni ara awon ara won ibo egugun won o le ju ti teyin ati temi lo wọ́n a ti sáré gbé jáde láwọn òbí kan ẹ má táwọn nù torí ṣẹ́rí irú àwọn ọmọ bẹ́ẹ̀ àwọn tẹ́ ẹ̀ ń rí tó jẹ́ bọ̀dá ibo àwọn àǹtí kan wà tẹ́ pé irú àwọn ọmọ bẹ́ẹ̀ tọ́rí pé ẹ kúkú ráyè tí wọn ẹ ti wẹ́ pé ṣọmọ ilé ipa ipa ti sẹ́gbẹ̀ òun ni wọ́n máa bá yín máa kí ọwọ́ bọ̀ lára torí wọ́n mọ̀ pé ẹ wo bẹ̀ òun dẹ̀rẹ̀ kò ní mọ bó ṣe máa sọ fún yín ẹ̀wá rí mi táwọn òbí ò tọ́jú tí wọn kàrámọ̀ mọ kàkàkọ́ mọ kára ẹ̀ kó dán káwọ̀ ẹ̀ kó dán kó máa wò báwọn tó kù ṣe rí kẹ ẹ wẹ̀ fún kó rí dáadáa ẹ̀wá rí pé ó fẹ́ dàbí ẹni tí ò ara ẹ̀ ò dá kò ń gan aṣọ ẹ̀ gbogbo ara ẹ̀ ló máa dọ̀tí ẹyẹ kẹ ẹ̀ ti máa mọ̀ pé bóyá wọ́n ti ń bá yín fọwọ́ kàn níbi tí òye kan ti bá yín fọwọ́ kàn ó yẹ kẹ yẹ wò kẹ bá bèrè pàápàá tó bá tún wá jẹ pé ó wá tún lọ ya odi.
kò lè sọ̀rọ̀ ó yẹ kẹ́ ẹ máa bèrè kẹ́ ẹ máa yẹ̀ wò pé wọ́n sì ń bá mi fọwọ́ kan mọ̀ ibi tí òye kan ti fọwọ́ kan mọ̀ ẹ súnmọ́ ọmọ náà ẹ súnmọ́ ó jẹ́ méjì o ọmọ yín ọmọ tó jáfáfá ẹ sọ́ di ọ̀rẹ́ ẹ má jẹ́ kí àǹtí kan kó bá yín kọ níkọ̀ọ́kọ́ ṣe wá rí èyí kejì ọmọ èyí tí ó ṣe é pé ó jẹ́ àkàndá tó dẹ̀ ṣe pé obìnrin ni ẹ bá ń mú un dání dáadáa ẹ bá ń fi ọwọ́ ìfẹ́ mú un dání torí wọ́n máa ń nílò ìfẹ́ ẹni tó bá nawọ́ sí wọn òun ni wọ́n máa ń mọ̀ o ẹni bá nawọ́ sí wọn ni wọ́n máa ń mọ̀ o ṣẹ̀rí tẹ́ ẹ bá jẹ́ kí ẹni tó wà níta kó nawọ́ tí ò yẹ kó nà tó bá ti nà sí wọn tó dàbí ìpè ọwọ́ ìfẹ́ ẹni tó rò pé ẹni yìí ó gbà mí tọwọ́ sẹsẹ̀ bí mo ṣe rí gbàmí bí mo ṣe rí ó gbà á bó ṣe rí tó máa fi ṣe nǹkan tí ò yẹ kan ṣe sí lára ẹ ní mọ̀ torí pé kò ní lè sọ ẹ rò pé bó ṣe rí nìyẹn àìmọye èyí tẹ̀yìn gan fi sílẹ̀ ní iléèwé tó yẹ pé ọ̀tọ̀ ni nǹkan tó ń ṣẹlẹ̀ sí ó ní iléèwé kan ní ìlú ìbàdàn ibi tí àwọn ọmọ àkàndá ẹ máa ń wà ṣe ẹ mọ pé àwọn gan máa ń lọ fún valentine february 14 àwọn kan ti pè é bẹ́ẹ̀ wọ́n dẹ̀ rí bí ọmọ òun ṣe rí ṣùgbọ́n ọmọ òun jẹ́ ẹni tó lọ́yàyà wọ́n rí bó ṣe rí wọ́n ti pè é pé má wọ́rí àwọn ẹ jáde fún valentine ọmọ ọlọ́mọ níbi tí iléèwé ẹ wà àwọn máa ń gbé iléèwé ni àwọn máa ń wà ní iléèwé ibẹ̀ ni wọ́n ń gbé ọ̀tọ̀ ní ìlú ibi tí bàbá ẹ ti ń ṣiṣẹ́ èèyàn pàtàkì ni bàbá ẹ ọmọ yìí ti múra lòun náà ti wọ rẹ́ẹ̀dì àti wáìtì wọ́n mọ kọ́lọ̀ kò ṣe pé wọn mọ̀ wọ́n mọ kọ́lọ̀ wọ́n mọ gbogbo bó ṣe ń lọ torí ẹ mo ṣe ní kí ẹ fi ìfẹ́ bá wọn lò ẹ má ta wọn nù irú ọmọ báyìí ni mo ní lè jáde lọ síbi kankan wọn bá ń ṣe patí wọn ṣe nǹkan kan wọn tẹ ṣe nǹkan kan fáwọn ọmọ kéékèèké ẹ lè mú ọmọ yín lọ síbẹ̀ ẹ lè mú yangàn kò dáa tó ojú ọ̀nà ni wọ́n ti dá ọmọbìnrin yìí ni wọ́n ti dá padà pé lágbájá ibo ló ń lọ bùdá yẹn wọ́n pè mí valentine bo tani níbo wọ́n dá a padà àwọn olùkọ́ tó yáyì ni àwọn olùkọ́ wọn wọ́n dá a padà wọ́n dẹ̀ bá a sọ̀rọ̀ àwa náà débẹ̀ a bá a sọ̀rọ̀ pé wọ́n dá sí o ṣe mọ̀ pé mi ti yí tòótọ́ èmi a máa bá wọn mu àkàndá màá máa bá wọn ṣe a máa ń ṣètò fún wọn pàápàá jùlọ lélẹ́tì a fẹ́ ṣe children's day fún àwọn ọmọ yìí a máa ń fún wọn nìkan a máa ń bá wọn ṣeré àwọn àti àwọn ọmọ titi wa tó ṣe pé wọ́n dáńgájá ọ̀rẹ́.